ọ̀rọ̀ náà nù ẹ̀yìn ẹlẹgbẹ́ wa. Ẹ jẹ́ kẹ́ ní bàbá ò tẹ́ra ẹ̀ ni mò ń wí. Ẹni bá kọ lẹ́tà sábùkù nílẹ̀ orin tiwa. Etí ẹ̀ á gbọ́kùn gbákùn gbé ọ̀rọ̀ jẹ́ ń tẹ́ tó wu obìnrin.

0: gbọ́rọ̀ lóde jẹ́ mọ̀ pé ohun tó ń ṣe wọ́n ni ò tí ì padà lẹ́yìn wọn ìyẹn ìkan olúwa ìkan o ǹjẹ́ aláré tó ń gbà ìyàwó ọ̀rẹ́ ǹkan o báwo lẹ ti rí yẹn sí o.
1: Alárẹ́ ń gbàyàwó rẹ̀ rẹ̀ tó ń tẹ̀náyé kò tẹ̀ náà kò tún bá tẹ̀tẹ̀ jì kò gbé kò jìyà rẹ̀.